jël sàmbay mayaan xare ba sa cuur cuur ku sa yow buur tarka ba farañ laa yeew sàmba mayaane buur na yo lay ñal iway sama waaj lay bëggoonduur taal bu yàlla taal mi ñu mànd ki bi taal kañaan taxul taal bi fay kañaan taxul ma timiraaf lañuy bàkk gal mi yaa nga ci yow njaandur mbàkk saar sama waaji waayoo naa la ku la waayoo am na waayi ku la seddalooy xalaat lañuy bàkk gal mi yaa nga ci yow mun lu metteeg gore bu ñu weg la jiitu nga leen sànni.